0: No vi trata hueso, lo. Oh, boy, for Michelle. Oh, boy, over here, Wima. Ahoy, Kaba. Ah, bring back sick, boy. Ah,
1: look,
0: oh, boy, oh, John, where's Chipra Fonta? Ah, oh, boy, oh, Poda. Oh. Ọpọ ìyá tó ń kárí mi àkè yín àmì tírẹ́lẹ̀ mi yín pọ̀ ìyá gbọ́ mi tán bí pìlàfún ìpọ̀ ń pọ̀ ẹ ṣẹ̀hún gbọ́ mi tán tọ̀ ẹ ó sì àwọn dé ẹyìn àpọ̀pọ̀ àdè.
1: Ọ̀pọ̀
0: mi kọ́ tùpùlàkì rí tọ̀ yẹn. Ah o kọ́ tùpùlàkì wọn o mo pa yòówó débèlè so ẹ mo lè wẹ̀rẹ̀ mi á dé òde. Àwọn tó pọ̀ yọ ẹ ọdún. Ẹ wá lè má lè tán bí wọ́n ẹ̀. Ọ̀ọ́ yàtọ̀ yàn o, bọ́mi tátọ̀ yẹ ó gbà sọ́kọ́ jẹ́ tírẹ́lẹ̀ kéńké. Nvolo, nvo. Kí n gbé mẹ́wẹ̀ẹ́ àfihàn sí katakatakatakata. Bẹ́ẹ̀ mi àtọ̀ yín pìlàfún wa, mi tún náà kọ̀ jìyà.
1: Àfọ̀bẹ̀
0: ní ma. Ẹ fún gàájì mẹ́.
1: Wọ́n
0: sògoro mú wa. Wọ́n sògoro ẹgbà bí ọgbẹ́ ẹgbà ìmọ́jì lò. Mo jí pò é àyìnà.
1: Ẹ gbàdọ̀ náà fi lè ṣá ọ dé.
0: Ẹyin ajọ́.
1: Ẹnu à ń gbà lẹ́sọ̀ àmọ́ rẹ. Ẹ pọ́ ìfide tó là fi bí akẹ́ gbọ́ là lè dúró fide.
0: Nẹ̀nẹ́ lò. Ẹyin olò yóò so kọ́ pé mi àbá ọ̀sẹ̀ mi jàre kú tọ̀nu. Àmọ́ ilé má jẹ sí o.
1: Nẹ̀nẹ́ lò.
0: Àjọ ń rokú mi kéké.
1: Ẹ bọ̀.
0: Fọ́ mi ṣú ẹ̀yìn ẹ̀ wá lò.
1: Ẹ̀yìn àwọn ìwà jọ̀rọ̀ ṣùgbọ́n ló wò wá.
0: Lémi àti ìwọ̀ ọdún mà.
1: Ẹ̀yìn àwọn
0: lò.
1: Mẹ́mí
0: jìyàn wọn pọ̀ nínú àmọ́ pẹ́ lájẹ́ àmẹ́dọ́kù.
1: Ẹsẹ̀hún.
0: Ẹ̀lò mi tú àlọ́ gàvi dó mi pọ̀ sí pé. Àmẹ́dọ́gbà wọ̀ra gbàjẹrẹ rẹ ró ẹ̀ńbẹ́zẹ̀. Ẹ̀ńbẹ́zẹ̀ wọ́n lágbọ̀n àlọ́ ìbíz. Ẹ̀ńbẹ́zẹ̀ ẹ̀nú wẹ́ wọn lò. Togotọ ẹgbọn rẹ fa ma bẹzẹ o.
1: Pata
0: kí n gbọ̀ wé lò. Ìyàdé ń gbà lò. Ìyàwó lò. Ẹyán lè wà kùmọ̀dàzẹ́n. Yóò lébèrèbè lásìkò kí n gbẹ lábá ọmọ àrí àṣà.
1: Ọ ma
0: fi ore
1: mi
0: jivi bọ. Jivi. Ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ
1: ẹ ẹ
0: ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ
1: ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ
0: ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ

0: Nọ̀vi tó ló tọ̀ wé zọ̀n ro.
1: Dada Zolé mẹ́rin
0: náà. Ẹ̀mẹ̀ gan-an Noel.
1: Àvọ̀sẹ̀
0: gamu wé zọ̀n wé zọ̀n. Míadé tọ́ bẹ kú àbọ̀.
1: Dàmídé ló.
0: Mí lò gan jí.
1: Mi kúndó sẹ̀.
0: Ẹsẹ̀ kí ọ, ìyẹn mi ìsẹ̀ ọ̀rẹ́. Nkẹ́ tọ̀ dẹ̀ lọ.
1: Kó rí mi síra tẹ́jú di, a ti na kó dàgbọ́ ẹ kọ́lọ́. Owó náà ti ẹ̀rọ mi gba àròtò lọ́mọdé.
0: Miàwé tọ̀nà àwòrán mọ̀ owó.
1: Ẹ̀ẹ́dẹ́ yẹn wá mọ̀ lọ́gbọ̀n de. Ẹ wá tí dọ̀ nímẹ̀rẹ́ dídá yìí nímẹ̀rẹ́ jẹ́ àwúlẹ̀ àlọ́. Ó nà yín mẹ̀kú bọ̀rọ̀ dókòó yìí tọ́ rẹ̀ wọ̀ bọ̀rọ̀
0: sílẹ̀
1: lọ. Lọ́wọ́ ti tọ̀ déka wá di chọ́ọ̀chì délẹ̀ tí mo ẹ̀ máa dúró mìdúrà jìjì mìdúrà nà dọ̀jọ̀jà mọ́ mo náwúlẹ̀ àlọ́. Bọ̀ yín wà lọ sáré fún àwọn aṣèrò mẹ́rin lẹ̀ yín máa sọ́ra pọ̀ bá.
0: Chọ́ọ̀chì mi náà lo pẹ̀rẹ̀sẹ̀ chọ́ọ̀chì ọ̀run dọ̀jìrẹ́ mi ní wúlẹ̀ àlọ́ wẹ̀ tó dọ́pọ̀. Ọjọ́ òlejì ládọ́pọ̀ ọ̀dẹ́.
1: Ẹ máa ń tó gá yìí. Mẹ̀díẹ́ lẹ̀ ní yóò yìnbẹ̀ fún wa kó tó lọ wọlé àlọ́ yìí sọ. Bọ̀ nílẹ̀ apáwé nílẹ̀ sọ tí bọ̀ mìíràn ó lò lómi ìtọ́dọ́pọ̀ wa kó tó mìíràn tó wọlé àlọ́. Ní wá sí gbọ̀n mẹ̀ nílẹ̀ amúnàmúnà bá dùn ṣe rẹ́ sí mi tàn gàdí. Pàgbọ́n tó yìí lẹ́yìn yóò dọ̀dún kọ́tọ̀ sùpọ̀ ọ̀pọ̀ ìdámọ̀nà ẹ̀mí wúlẹ̀ àlọ́ fún mẹ́kọ́
0: Èdò kò tọ̀ sùpọ̀.
1: Mọ̀ èyí tó wá jẹ, lágbòdò pọ̀ di mọ̀dámọ̀dọ̀ mẹ́ ìdùnnà máa sọ̀sọ̀ gbẹ̀rẹ̀ fún èyí tó sọ̀. Wọ́n sọ ní ìyẹ̀tọ̀ déyẹ̀ mọ̀ kólọ̀ déyẹ̀ náà yìí nígbẹ̀rẹ̀ sọ dúró àdàsí ní gbọ́dọ̀ yẹ́ iná ìbò kọ́nà kó gbọ́dọ̀ ibi ìdòpọ̀ náà
0: mẹ́rẹ̀ lọ́kọ̀ mi sọ kẹmu lo bokọna o iwọn pata eyin re awo gbogbo.
1: ìyáwó di dòpò ìdámọ̀ràn àmẹ́yìn lọ èyí ò jẹ́kẹ́ ní wúlẹ̀ àlọ́ ẹ̀ yẹ́ wúlọ̀ èyí ló bẹ̀gbọ́n bẹ́ẹ̀ bá àṣà tọ̀gbọ̀ yẹ wúlẹ̀ àlọ́ ìtúrádọ̀ mẹ́yìn lọ èyí ó sọ tó àlọ́gbọ́ ẹ̀ ló ìwúyà tó alókè mìíràn ẹ̀rẹ́ mà yọ yìí ló wà tó mẹ́
0: Èyàn adógbéné François náà bẹ́ẹ̀ ń lé pọ̀ mọ́ ni. Èyàn kò sí lábọ̀ kọ́ lo. Ẹ fẹ́ Adéma mi ń pọ̀ sí ewé gbò François Chan. Fún Gilbert nígbà se gbòó pọ̀ doyan Gilbert ẹ̀yàn mi lè tó jí. Lọ́bí tó ló tọ̀ wé zọ̀n lo. Ìyẹn mi ṣe yẹn lò.
1: Nva vọ̀ lo.
0: Nva vọ̀ bá ọ̀tọ̀ ẹni máa jó.
1: Nva tó fà vọ̀ vọ̀ lo.
0: Wezo kaka Hervé Arcadis.
1: Wezo
0: fifi o ba po réseau aya.
1: Réseau le balancer sous tegbe.
0: Oh ma we egbeyan ne ralo. Aji hayan de ka emi anu pu.
1: Docteur le ko fondo.
0: Fonyan de lo.
1: Mo su glo ai bai modi.
0: Oh me won ayo.
1: Lékè
0: ní àwọn ọdún
1: máa tẹ́gbẹ́ òde. Lásìkò àárẹ̀
0: bó jẹ́ ń kú mẹ́bí bá dùn ara àkóyá ń tiye. Ẹ ti pè mí lọ́ra yíyọ. Ò ń gbọ́ bẹ́ẹ̀ àkóyá kòkòrò pọ̀ lè fún wọn.
1: Ẹlẹ́ nílé.
0: Fíà kòkòrò ń pọ̀ fíà mọ́gùnbé kòkòrò mi lè pọ̀ chán nígbàlè pọ̀ chán. Nígbàlè pọ̀ ro. Ewọn ẹwà kokoro jọ fẹ chi.
1: Wúkẹ́ yan màá bí ọ́sà. Ó bẹ́ àzọ́lì lè jí lélẹ́wọ̀.
0: Àzọ́lì ó lè wẹ̀ ya. Mí ṣùgbọ́ wọ àzọ́lì à ń tọ́ ẹ. Ó lè wẹ̀ àzọ́lì ló ẹnu bí ó tọ́ ó lè pọ̀tọ̀ fídé ya. Nínú àzò jẹ́mẹ̀ anu lé àmì ló la àtàfọ̀ pépé ò fi bí ọ̀nù wẹ̀. Nígbà tó ní anu lé ó.
1: Dọ́tà ó ti kọ́.
0: Anu lé ó lè pòrí dùn aná mi. ta vo e pepe ma so e gando ta ho vi bi onu e ho vi
1: ho vi ka ka be ko e ro
0: e mi gbo re ko e wa e ke en ho vi la bi onu mi ho vi awo de na mi ya
1: e ya wo ya bu ti bi na bi o ti o le gbo le le ro
0: me o
1: o ti bi na bi
0: ya na ndo vi na bi e
1: a ndo vi na bi ya
0: ndo vi na bi e
1: ta ko mu ona wa
0: o o vi na bi o le yan de o o le yan de inu po ma bi o ke gbo la ru nu o re
1: o la so ayi so we
0: eh nene
1: emi he ya ba
0: eye wa lo
1: iya wa mariage me ya wa non ya ko na be nyonu o wa na musu va
0: nyonu
1: ko be musu ya do ka ate de ti ve la wa mariage ko ko ko ko ko ko ko
0: eh ah nene ya
1: eh eto eto si le poto mene
0: ah o
1: ya be ni wo mariage a no telefone wa de la ye
0: eto
1: nene o na sistema o te gbe kaka o la convaincre o la ponu pono kaka ogbe
0: ngo a ha onu mu ke ngo koe o ba ogbe
1: o doctor
0: eh
1: o si ojo nu o no na be yan gbo o lo e be yan gbo e le ponu pono wa a ha si eh ti fi a eh nyama ble mo so gba mo nje nya pata ti
0: bi eh ina yo gbe alo lele
1: eh o gbe alo lele o to ye ya nya ma le alo wa ba won lo pata bi la ku ya gan gbe ma le alo
0: eh
1: e ma ya bi e ku e bala e ku la wa ko mi
0: nya gan do na sili puro
1: ka mi do Vente me dona.
0: Oni tutu.
1: Eh, tata au se va. Donc mariage venir. Bila buta me nyuende. Nyuende. Donc voilà au mariage au dona assez de une neo.
0: Ne.
1: Et monsieur qu'on a nous pataruta. Monsieur là on nous patale. Le
0: Eh, o do se na mi ga kia, o be mi si ye na ho me.
1: Eh?
0: Na yan yen wo de yo.
1: O gbe?
0: Eh?
1: O ya, o mu wa.
0: O
1: wo ku so me.
0: Eh?
1: O mu wa ku so me ma, o be
0: he. Yen yo la bi o si ya. Para gejito, eh?
1: Eh, ma fi fi ade ni wo mariage.
0: Fi mi se le temi wele.
1: Prison aye alo prison pe nko
0: Choji ho ki le fura la Choji ho gal ele mi se te be nko a
1: Tata nko kula me pota o
0: Ole se lo ape no kaka Yolo Yeah, Seja Toma, Seji, hein? Seja la dagwe. On church home, church home, church home. Nya mets anticipé mouina. Kemi akosira mvona. Yi wan mvona. Aroma. Lolon. Le mia oru. Nye wen. Mi Aziza, c'est Aziza, nous, il veut le gouverner à soutien.

0: ojú wáyọ, ojú ọdún lọ oṣù yọ.
1: Ẹ̀yin ọmọbìnrin lọ́kùnrin àti lóbìnrin níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin, ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú ABPSA ń tọrọ lọ́dọ̀ oníkálukú yín pé kí ẹ ṣọ́ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlé-iṣẹ́ ABPSA ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ àbí pátákó. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì má mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bíi ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kúrò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹ lò. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá-lọ́gà. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ò bá gbé kaná kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ́ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeéṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ní kíákíá. Ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu, kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá-lọ́gà ìlú wọn ò fi hàn yín. Níwájú ewu ìkún omi, ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra, kẹ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pe nọ́mbà 118 ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ
0: ojú wáyọ, ojú ọdún lọ oṣù yọ. ojú ayọ̀ ojú ọdún ló ṣú yọ̀ ojú ọdún ṣóhun lójú ayọ̀